0: ìyá wọn sọ pé ṣe ń wí nísìn èbó wọn tó fi parí ẹyìn èbó pọ ń tẹ sọ ni pé láti inú kọ jẹ nǹkan kan ó mú mi lọ sínú nǹkan gbogbo ẹyin ọmọ ọlọrun ẹ dìde fún àwọn ọmọ rẹ lọwọ àmì ọmọ báyìí lolúwa wí gbogbo ẹyin tá ti ayé ti rò pé òní jẹ nǹkan gbogbo ẹyin tí wọn ti rò pé òní dìde láyé pẹlú májẹmú ìpènímọ sọ tẹlẹ ojú wọn ni ó ṣe ìpinnu ọlọrun kọ bẹrẹ sí sọ di nǹkan you will become you that are nobody from nobody to somebody today grace orí ọ̀fẹ́ ni mọ̀ọ́dé èèyàn ó ṣe bẹ́ẹ̀ àánú ni mọ̀ọ́dé èèyàn ó move from nobody to somebody rabababa kwame nasha ìwé àwa tá à ń dún yìí àwa lẹni tó yẹ kí wọ́n tà kí wọ́n fowó tiwa kí wọ́n lọ kó lé jàǹgó bùlàbùlà but àánú kan wá wa àánú sàánú wa gbogbo ẹni tó ń gbọ́ mi káàkiri àgbáyé tó o bá fòkè nígbà márùn-ún mo sọ lẹ́ẹ̀kan náà àánú ọ̀sọ̀ di nǹkan àánú ọ̀sọ̀ di nǹkan àánú ọ̀sọ̀ di nǹkan àánú ọ̀sọ̀ di nǹkan àánú ọ̀sọ̀ di nǹkan nínú ayé yìí in the name of Jesus Christ. Ẹ jẹ́ à lọ sí church aago mẹ́sàn-án ni sáfíìsì ó bẹ̀rẹ̀ ẹyọ kan ni bí ògo ṣe ń jẹ́ ti ọlọ́run bàbá ti ń parí ní section ilé láàbọ̀ sínú section ìgbọ̀wọ́lé láti gbàdúrà fún gbogbo àwọn ọmọ ọlọ́run tó bá ń bẹ̀ ń bẹ̀ kìí ṣe tí ó pẹ́ ju ìsìn kan náà láàánú lónìí náà ni ó sì bẹ̀rẹ̀ bọ̀ kí n tó lọ ẹ já lọ sórí facebook aago mẹ́fà àbọ̀ ni wòlíì ọ̀dẹ́kùnlé ẹ̀ pàfà yọ àpíà ìgbà tí ó bá fi di sí 7:30 máa ti kú ń bẹ̀ lórí youtube àti tiktok ọ̀dẹ́kùnlé ẹ̀ pàfà mọ́ bẹ́ẹ̀ nìkan kan chat o gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ mi ò ní time bí ògo ṣe ń jẹ́ ti ọlọ́run èyí tó wá dáa ju gbogbo lé àtọmọdé àti àgbà ní tí jésù mọ̀ lè sọ ayé yàn dàre ẹ wo ohun tí ìyá yẹn sọ ó ní ká pé mo ti mọ̀ yín ni ayé mi ìbá tó ń dáa jù báyìí lọ kò tí ì pẹ́ jù kì í pẹ́ jù kì í pẹ́ jù gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ń wó mi káàkiri àgbà láyé wake up the day kí wọ́n náà fàyè rẹ fún jésù ibi tó bá dé yẹn ó lè tún ṣe wòlíì ọ̀dẹ́kùnlé lọ́nu church ẹ̀yin wo lẹ ní ìdámẹ́wàá tẹ́ fẹ́ san láàárọ̀ yìí o ní ọrẹ olúwa sọ mí di nǹkan ẹ fi tí account number church ni mú ọrẹ olúwa sọ mí di nǹkan ìdámẹ́wàá gbogbo ẹ̀yin tẹ́ mọ́ jẹ́ ìdámẹ́wàá rẹ mọ́lẹ̀ àṣírí ni account number church lélẹ́yìí 19 66 36 38 73 ẹ jẹ́ n tó pè 19 66 36 38 73 access bank comfort life mission international ni ó gbé jáde ẹlẹ́ẹ̀kejì ni 20 17 42 90 47 first bank nìyẹn ọlọ́run yóò gbà fún yín and comfort life mission ni ó gbé jáde first bank ni. gbogbo ẹyin ọmọ ọlọ́run ìwé jeremiah láti wá o kó tó di pé mo gbàdúrà fáwọn ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí ìwé jeremiah àtọmọdé àtàgbà láti chapter 43 jeremiah 43 sí ti wọ 48 ìyẹn náà a parí ẹ done and dusted. gbogbo ẹyin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí ọyẹ wa kúnlẹ̀ mo nawọ́ mi sókè ayé tó dáa jù láyé o ní kí ọlọ́run kò di ẹgbẹ́ láti ṣe lọ tó mark birthday rẹ látòní lọ tẹ mark wedding anniversary yín kí ìdùnnú kọ́ mọ ṣubú lu ayọ̀ ẹ ó ṣe rere. gbogbo ẹyin ọmọ ọlọ́run fẹ́ send testimony ẹ lo number ẹ jẹ́ loud kó neat 080-88-71-65-66 ẹ send the message ire àtànú kọ bá yín ẹ jẹ mọ lọ sórí facebook god bless you.
1: edit
2: 4 3 2 1
1: we are the beat 97.9